ṣàṣàn láyé ọ̀gọ́ fórúkọ yín ọlọ́run mi àwọn ará ọlọ́run tá a lè gbọ́ ikú ẹ̀ lójijì láyé ọlọ́run mi.